Kí ni orílẹ̀-èdè Nàìjíríà mọ́ nínú ọ̀rọ̀ tó sọ jáde ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí, Dókítà Túnjí Aláúsá, òun ló sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ ṣe gboyè NCE tó bá ti lè ní ìwọ̀n kírẹ́dìtì mẹ́rin pé kó lọ forúkọ sílẹ̀ fún àjọ JAMB. Kò sí wípé à ń ṣèdánwò UTME mọ́. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, Isaiah Usman sọ nínú ọ̀rọ̀ ọkàn rẹ̀ wípé èròǹgbà ìjọba láti ṣe eléyìí ni wípé láti fi ààyè fún àwọn tó bá fẹ́ lọ ṣe iṣẹ́ àbí kẹ́kọ̀ọ́ lórí

0: bá sì mójú tó dáradára kó lè ní ìyọrí tó wúlò. Gómìnà ìpínlẹ̀ Edo ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí yíyan tí wọ́n yan ààrẹ tuntun ti àjọ NMA. Ní ọjọ́ ajé ni gómìnà sọ ọ̀rọ̀ yìí jáde tí ó sọ wípé ẹni tí ó jẹ́ ààrẹ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yàn, Ọ̀jọ̀gbọ́n Afẹ́kídé Omoti, jẹ́ ẹni tí ó ní akíkanjú, tí ó sì jẹ́ ẹni tí ó mọ tó ń ṣe wípé òun wá gbóríyìn fún ìjọba àpapọ̀ fún yíyàn tí wọ́n yàn. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn fún ìjọba Patrick Ekojele ni ó sọ eléyìí di mímọ̀, tí ó sì sọ wípé Ọ̀jọ̀gbọ́n yìí jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Edo tí ó sì jẹ́ ẹni tí ó wúlò tí ó mọ tí ó ń ṣe. Inú mi á dùn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Peter Obi nínú ètò ìdìbò tó ń bọ̀, ẹni tí ó jẹ́ gómìnà ńgbà kan rí ní ìpínlẹ̀ Kano. Rabbi Kwankwaso ló sọ ọ̀rọ̀ yìí tí ó sì kéde wípé òun ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Anambra, Peter Obi, láti jọ ṣiṣẹ́ papọ̀, pé òun yóò sì dúró gẹ́gẹ́ bí igbákejì mi Ọ̀gbẹ́ni Peter Obi, tí òun ó sì wà ní ipò kejì fún. Nígbà tí wọ́n ti kéde wípé ẹgbẹ́ NDC ti pinnu láti yan àbí láti sún ipò ààrẹ sí abala ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, ni wọ́n ṣe gbà bẹ́ẹ̀. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. The president of the Confederation of African Football, Patrick Masipe, on Tuesday held a bilateral meeting with President Bola Tinubu during the ongoing African Forward Summit in Nairobi, Kenya. During the meeting, the leaders discussed ways to strengthen collaboration between government, the football ecosystem, and the private sector to drive development initiatives in Nigeria and across the African continent. In a separate news, Nigerians' ambition to assemble a formidable basketball squad ahead of the 2028 Summer Olympics has received a major boost after four National Basketball Association players reportedly expressed their willingness to represent the Tigers following the appointment of David.

0: DUTME mana fagani GNCE na aga akwụkwọ. Nke ibuo bụ Rabiu Musa Kwankwaso, onye bụ gọvanọ mbụ Kano, kwuru na TV Arise News nke Prime Time na ọ dị njikere ịbụ osote Peter Obi na ntuliaka onyeisi ala nke 2027. Gọvanọ Edo Steeti n'aka bụ Sinetọ Monday Ukpehulu kelere Prọfesọ Afekide NS Omoti maka mmeri ya dịka onyeisi ala ọhụrụ nke Nigerian Medical Association NMA. Udo dịrịnụ ndị Igbo, ya gazierenụ nke ọma. Ihe anụ a bụ obere n'izu nke anyị si ka anyị kọọlụnụ nke na-eme na obodo nke anyị nọ, ya nwụ obodo nke bụ Edo Steeti. Nne Chasona na ihe anụ a bụ ofu redio steshọn anyị nke bụ Elsam Binaculas. A sị obodo ọ bụ na ndị Igbo na-adịrị afịa dị ele na afịa dị azụ, n'ihi na ndị Igbo bụ ndị mbinite obodo. Udo dịrịnụ ndị Igbo, ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. Ya gazierenụ nne Chazona afa mbụ anya mere good news.
1: Ẹkú dédé wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Elsam Binaculas Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmì. Ìròyìn ló ń dé sétí ìgbọ̀yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ kókó ònú ìròyìn náà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti wọ́gi lé àti máa ṣèdánwò UTME fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ lọ gboyè NCE ní ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Edo ti fi ìdùnnú rẹ̀ hàn nípa yíyan ẹni tí wọ́n yàn fún ààrẹ àjọ NMA tuntun. Inú mi á dùn láti díje pẹ̀lú Peter Obi gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ nínú ìbò ààrẹ tó ń bọ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Kwankwaso ló sọ̀rọ̀ jáde. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ JAMB ti kéde gbangba wípé kò ní sí ìjókòó-sèdánwò UTME mọ́ fún ẹnikẹ́ni tí wá fẹ́ wọlé sí ilé ẹ̀kọ́ gbogbo ṣe polytechnic ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Nínú ọ̀rọ̀ tó sọ jáde, ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí, Dókítà Túnjí Aláúsá, òun ni ó sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lọ ṣe gboyè NCE tó bá ti lè ní ìwọ̀n kírẹ́dìtì mẹ́rin pé kó lọ forúkọ sílẹ̀ fún àjọ JAMB. Kò sí wípé à ń ṣèdánwò UTME mọ́. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, Isaiah Usman sọ nínú ọ̀rọ̀ ọkàn rẹ̀ wípé èròǹgbà ìjọba láti ṣe eléyìí ni wípé láti fi ààyè fún àwọn tó bá fẹ́ lọ ṣe iṣẹ́ àbíkẹ́kọ̀ọ́ lórí ètò tó jẹ mọ́ iṣẹ́ olùkọ́ àtàwọn tó súnmọ́ ni ìjọba ṣe ṣe eléyìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè kan ṣòfò tí kò sí àwọn tó lè di ibẹ̀ ní ìjọba ṣe ṣe eléyìí. Ó wá rọ ìjọba wípé kí wọ́n sọ ṣe, kí wọ́n sì mójútó dáradára kó lè ní ìyọrí tó wúlò. Gómìnà ìpínlẹ̀ Edo ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí yíyan tí wọ́n yan ààrẹ tuntun ti àjọ NMA ní ọjọ́ Ajé. Ni gómìnà sọ ọ̀rọ̀ yìí jáde tí ó sọ wípé ẹni tí ó jẹ́ ààrẹ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yàn, Ọ̀jọ̀gbọ́n Afekide Omoti, jẹ́ ẹni tí ó ní akíkanjú tí ó sì jẹ́ ẹni tí ó

yẹn NNPC fi ọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú àwọn ilé-iṣẹ́ méjì kan láti ilẹ̀ China láti ṣe àjíǹde àwọn ibùdó ìfọpo wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Edo gbọ́dọ̀ di ìlú àmúyangàn àti ìlú tí àwọn èèyàn máa ṣe àfẹ́rí rẹ̀ kí n tó padà àbí kí n tó ṣetán ní ìgbà àkọ́kọ́ mi lórí apẹ̀rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Edo ló ṣàlàyé ọ̀rọ̀ yìí. Àjọ NUC, ìyẹn National Universities Commission, ti fi ọwọ́ sí ìwé àdéhùn owó tó tó bílíọ̀nù lọ́nà ₦65 owó dọ́là láti fi ṣe àwọn àkànṣe iṣẹ́ àti ìgbélárugẹ àwọn ilé ẹ̀kọ́ yunifásitì orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ NNPC ti fọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ńláńlá méjì kan láti ilẹ̀ China láti ṣe àjíǹde àwọn ìfọpo wa méjì ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ibùdó ìfọpo tó wà ní Warri àti ti Port Harcourt. Látàrí ọ̀rọ̀ yìí, ẹni tí ó jẹ́ ọ̀kan lára olùgbé ní ìlú Yúrómì, Ọ̀gbẹ́ni Mark Ọmọ sọ wípé n tó tíyàn lójú ni wípé nígbà tí ẹyọ ẹnìkan lè dá ilé ìbùfọ epo sílẹ̀ lórílẹ̀-èdè yìí tó sì ń mójútó, kí wá ní ká ti gbọ́ ti orílẹ̀-èdè lápapọ̀ kí ilé ìbùfọpo wọn máa ṣe kúṣekúṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ó wá sọ wípé òun nírètí wípé bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yóò mú ìdẹ̀rùn bá àwọn ènìyàn tí ètò ọrọ̀ ajé yóò sì gbé pẹ́ẹ́lí sí, nítorí pé tí a bá lè máa rí epo ìfọ̀lábẹ́lé, a ní máa gbẹ̀mílé à ń kó epo wọ orílẹ̀-èdè wa mọ́. Ìpínlẹ̀ Edo gbọ́dọ̀ di ìpínlẹ̀ ńlá tí àwọn èèyàn yóò máa mú yangàn àti tí àwọn èèyàn yóò fẹ́ máa ṣe àfẹ́rí rẹ̀. Gómìnà Monday Okpebholo ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tí ó ń lọ ṣe àwọn àbẹ̀wò sí àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà, nígbà tí ó ń wo gbogbo àwọn òpópónà ńláńlá tí wọ́n ń ṣe àti àwọn àgbàrá tí ó lè máa dínà omi yalé tí ò ní jẹ́ kí omi máa yalé mọ́ tí àwọn ènìyàn ṣe, ó wá fi ìdùnnú rẹ̀ hàn nípa bíṣẹ́ náà ṣe ń lọ. Ní ìpínlẹ̀ Edo náà làwà, àwọn àjọ ọlọ́pàá ti kéde wípé àwọn ti dá ikọ̀ kan sílẹ̀ tí ó máa mójútó àwọn ajínigbé àti àwọn adigunjalè èyí tí wọ́n pè ní Violent Crime Response. Èyí ni ẹni tí ó jẹ́ kọmíṣánná àwọn ọlọ́pàá Ọ̀gbẹ́ni Monday Agbonika kéde ní ìlú Benin wípé àwọn eléyìí ni ó wà ní sẹpẹ́ fún àti dojú ìjà kọ àwọn ọba ìjẹ́. Àjọ NUC àti Báǹkì Àgbáyé ti fọwọ́ sí ìwé àdéhùn olówó tó tó $5.50 million láti fi ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè àti tún gbogbo àwọn ilé-ìwé yunifásitì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fún ìdàgbàsókè èyí tí